0: Résultat du deuxième tirage, double chance 0,93/26 du jeudi 11 juillet 2026, 14h. Loto Fortune, zone A, 5 premiers numéros, 46, 78, 26, 28, 44. Zone B, 5 derniers numéros, 51, 56, 73, 76, 19.
1: Ẹyin tèmi mi ò mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrìtì mi bá tètè tán inú aṣọ máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tẹ̀sán wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top up and connect illuminate àti my miss gbogbo ẹ̀rọ ti bẹ̀rẹ̀ òde pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top up and tí o sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí o pè ra pasconet onígun mẹ́jọ péré tí o sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba carson sesmo tí o bá sì wù ẹ́ kó o dẹ̀ gbádùn ní falala gbọ́ra illuminate oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgáà mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ $1,299 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
2: Deep music

0: Omi kanon dagbe do toma.
1: Ami a ho ari yane.
0: ìrọ́nẹ̀ tó ń lọ alẹ́ sísì ló kò sún ṣùgbọ́n gbogbo wa tán àti àwọn ayẹwe ẹ̀bọn yọwé sí àgọ́lì kọ́vẹ̀ẹ̀lù sísì jẹ́ ha àìhùn rẹ̀ sí hàn tó gbójí.
1: Àgọ́lì kọ́vẹ̀.
0: Ẹni zùgbà ìgbẹ́.
1: Ṣùṣì tó pọn ọmọ ẹ̀dán ni.
0: Ó tó ń òkúba. Àńtẹ́nà yìí. Gbogbo ìta àgọ́lì mi mà. Ó gbọ́ mi hẹ̀ kó wa.
1: Kó wa yàn ni.
0: Ó mà ní nǹkan tán wáyé lọ mà ní. Ó ra ìyá sọ̀ wá tọ́jà sọ mẹ́ yìí. Bébí náà dúró wò yá. Ènìyàn wà lọ gbélégbélé ní káfà. Ìṣọ̀gbé ń pò wá. Ó gbé kánúrò mọ́ fi báyìí. Ó dájá ló lẹ́yìn olùkún tọ́mọ bẹ́ẹ̀ lọ bá wà lọ gbélégbélé mọ́ wẹ́ká ní wà lọ ẹni lẹ̀. Ó nánú mọ́ fi ọ báyìí. Ó tún lọ mà ní mìíràn mọ́ fi báyìí. Ó dájá kára sọ̀ ara sọ̀ tó ilé. Ó dájá lé ayé olùkún ọ̀hẹ́ tọ́mẹ. Ọ̀hẹ́ lé asọ́vra wà lọ gbélégbélé dá wọn lò. Wọ́n tó mọ́nà yìí nìkan òfin tó mọ́nà yìí nìkan tí wà lọ́wọ́ yìí wà lọ́wọ́ ẹni lẹ̀. Nàbí ọ̀ṣun wẹ̀ ló wà lọ mọ́ kọ́tán lẹ́dọ̀. Yìí mẹ́ ẹ̀ ló wà lọ́wọ́ ẹni lẹ́ buru ẹ̀ ọ́. Yorùbá ló mọ̀ fi ètò kó ló mọ̀ fi jẹ́sí gbogbo kó sì sí. Wọ́n lọ lọ wà lọ gbélégbélé ló fi mọ́ kọ́tán lẹ́wọ̀. Bẹ́ẹ̀ mọ́ kọ́tán ẹni lẹ́ buru ẹ̀ dìyàn mi máa rọ̀ lẹ́yìn tó dùn yàn gùn dìyàn náà. Wà lọ ẹni lẹ́ sọ pé ló wà. Ọ̀ṣunra sọ wá rẹ̀. Boba asọwatọ to yi bidi abe kande lẹti mọ ya planti da sọ mi bọnu lẹbọdun wa lẹni lẹ buru wẹ ọ àmọ n jẹli bibu kadi o bibẹ jira taru yi tukui o mina mọnu kun jẹ o kokura dọ wo yomu mina do kuru mẹ rokutọ lẹ tukui yi.
1: Mílíọ̀nù tó mẹ kúrò ṣùṣì tó pọn ọmọ ẹ̀dọ̀ mọ́ ló tó mi lẹ́yọ̀ bí hui kọfẹ sẹyìn adó kpódó wọn ibú wọn sùn sí ayé ọjí wọn èdè ìdọ̀ tó bẹ ikoro bọ̀ ikán kpó zàkpó takpó zogbodò mẹ kpó àgbà yín sùn kpó agbóhó ọmẹlẹ yín kpó ìdọ̀ tó lọ mi lọ bẹ gádìí.
2: Àlọ́ fún ọdọ tí.
1: Ẹbí dẹ̀ ká fún mọ́ yìí.
2: Fún gbajúmọ̀ ìbẹ̀rẹ̀ tó lọ.
1: Èyí ó já jago yà rẹ yìí.
2: Ìyọ́ mi sí àfúrankú.
1: Àfúrankú tọ́ àfúrankú nọ lẹ díẹ̀.
2: Ẹ ewu mɛ ɛdɔ wa gblegble ni lɛ o akuro na sa xɔtɔn yi nyɛ mɛ tɔ nu de bu n tata ro gbɛmɛ fi le a ne a ka tun dɔ nuwɛnɛ kunɔ bulo wɔ ne ka gbɔ bɔ aro bulo nuwɔ mɛ ka mɔ bulo bi wɔ n tɛ ka gbɛrɛ ma sɔbi ye e de sutun bɔ bulo mɔna eyi de koko wɛwɛ mɛ mɛ bulo yi de sɔbi de bua mɛ pɛtu luwɛ lɛ de di mɛ o do te yi kan de.
1: Afran kusi kan ɔmɛ nɛ. Donu toro mi tɔ ɛdo sun lɛ si kanu fibodo to mi ye ɔ donu esia.
3: Toro yi
1: to si. Ɛbi dɛ fɔ mɛ nsa kete yi.
3: N ye fɔlɔ sa kete dewe.
1: Wa si dɔ kpo yɔkpɔ lɛ kpolo.
3: Ye o bi fɔ. O ti aze o wa.
1: Ko wa yan dɛ.
3: Dɔ domi na ara domi tɔ. Do lele ti mɔmi o bolo n'a ye dɔ ko susu ŋɔnɔ yi bena. Dɔn e nu dago yɛ. Yɛsɛ o yi ka olu kan o da yi e y'o kan ki o kere di yɛ e wɔ si. Dɔnku mi na ko ne ko dɔnku tɛ kɛ siyɛn lɔ. Amɔkɔ y'a se wa. Bɛ suma yi wɛ. Bɛ suma yi. E wɛ sunbɔ. C'est quatre ans lɛ le kuku. Ma cent ans le kuku. Yɛrɛ fi debra debase 80 ans. Sɔngbɛ ko dɛgbɛ bolo wɛ. Bɛ suma yi lóyún. Ka yɛn wɛ fi. Ne ma yi mɔn bɔ ɛrɛ gbolo. Bɔn nɔvi tiresi ye o. A tiresi nɔvi. A bi a tiresi ne a y'a sɛ kɔɛ. N tɛ kaw do fɛnɛ. A dan yin'o ko dan yin'o ko mɛlɛ lɛ koyi epo ne b'a dɔn kalo fɛnɛ alo ye kɔn nun gbɔ mɛ ne tɔn to ye mɛ o suwɛ gbɛsu wɛ bɔyɛ n'o yin o ti ni ye gbɛsu yese jimaso yin e de kɔnna ye ndɔnu yin.
1: E yin na cɛnu mi do sakete k'o bɛ lɛ mi dɔn do mi mɛ k'a yɔn lɛsi kanu do fiye do 0190-77-0505.
2: Alo.
1: Nemi de ka fon mo na jina.
2: Fo ga jina.
1: O yiro mi si.
2: Yiro mi si wega.
1: Wega si kan me.
2: Yiro yo yo so bien be blandin. Ko le mi he wa. Yo mi so no wa le mo wena. Ne zo ba le mo wena. No e ma e ye tin o ja zo vie mi ton. Go ka avo de bi be di. E de se California. Kodu sọmọ ẹ lọ yí pẹ
4: Yeah, you know, quite a bit, and I'm a control man. But I got it, I said, I do have